0: akyerɛ wo onipa ɛyɛ biribia na awurade hwehwɛ bi wo nkyɛn sɛ wobɛyɛ kronkron ama awurade na sɛ ankyɛ ne woyi mho adi a wo nso woanka akyi
1: waka ne yɛ akyerɛ wo onipa